ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi ló fi gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkó lọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹ àwọn bá mi ka pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá bá wọn.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àkọ́kọ́ nìyẹn o, ta lè ń wá. Torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lè ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nazareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o, èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ. Ẹni tẹ́mi sinmi lé. Ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí sinmi lé. Ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé. Ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé. Òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀dẹ̀ ojọ́ tá a ti ń bá bọ̀. Bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè. Tá a ti kànjàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ kaye wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀. Láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna, nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o, ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? Ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na n fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun. Nitori wi pe eni ti won wa lo mura kankan kan ye. What is she pataki? Can you call Kamuragan? Never to move on to your bar. A baralani disa. Barbara bade. I want to unpack a warning or cotton so good you bet you wanna. More bad I join Wani. Tori mo all your war tani o. Or war lone larawa. Yes. Go to your cell any. Nates, you want your romi. Am I sick at be? Be.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ṣùgbọ́n ìyanu ló jẹ́ ọba àwọn ọba lákòókò tẹ́ni kankan fọkàn sí ọba àwọn ọba jídìdì ńlẹ̀ àdìtú olódùmarè iṣẹ́ àwọn apostolic lórí kẹni ń bẹ̀ yẹn ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn ẹ̀hẹ́ a tọ̀ papọ̀ sí ẹ. Mi a ti wo agbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo ehn bi a ti tejuma oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh you know that if you do that walking yes una yi hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won ma so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nse la won gan sibe ota to nso yo gan mo le be ka mi yin lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 Everyone's okay. It's sort of giddy. Benny. Later on. Oh, you put a corner, Lenona. Oh, you call it. One worried. Oto eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto ni mo wi fun eni kenin to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbogbo awon ta wa nbiri a ki se eniyan lasan e je an gbadura bi eni ti ki se eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma je ni si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ta kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma gbadura o je won o mo pe be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe beere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa. Do the same thing, ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pada ni won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo ba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe iwo ko na yin nban Jesu Oluwa na yin nban dele ko ma yin mi mo ba be si ile.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Iru eyun le lo me pariwo ye mo si tan nitori pe ipan ti ota yin si won oba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipan to ba won le ban gbese nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipan gbese ti ba won awon miran ipan okunrun ba won won ri bi tatijo mo alaafi awon o to nkan mo awon kan ipan iye meji ba won bi won ba de bi adua kaka kan po kan po ki won ma se daada emi yo ma so fun pe ipan lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti egbona je le lo ki lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo di eye ino me lo se yan ko ni ye ti ko ni daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin le yin o ri won ba ji ngo kiki aye fe le tan go kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je na se olorun to level kan to n sise tan won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro ko sin ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe n to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o gba ri owo re ti run agbara ba de yodide ona re ti di agbara ba de yodide gbogbo to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada
2: hallelujah

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ ẹ gba agbára ọlọ́run kẹ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fo ẹ lọ́lọ́ yẹn òtọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wọn ni bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbin náà ni adébítà ti béèrè agbára ọfẹ dáwọlé nǹkan rí àyà rẹ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọlé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ẹ wá wo mọ́mí kan tí mo bá pàdé mi ò tí ì rí eléyìí rí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni ogun mi ṣe ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyàn àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ̀ tí wọn ó wà jáde. Ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èyí ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yín ní o tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹtì ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: us to be the scapegoat.
1: Àwọn ìjọ yẹn náà dùn wọn máa bú wa. Wọ́n á ní ọmọ ìránṣẹ́ Ọlọ́run ṣe dáadáa. Wọ́n ń ṣe rere.
0: The same church.
1: Àwọn táǹtì torí wọ́n kú.
0: The same church will come back and face pastors. I say pastors shouldn't don't do it. These are the same church members you have labored over them.
1: O ni mo se so fun ma awon mo mi.
0: Yes sir.
1: Bọ́lá ò bá pẹ́ sí ilé iṣẹ́ ìránṣẹ́ mọ́ yọjú bẹ́ẹ̀ o.
0: I told my children, if God did not call you to ministry, please don't come, don't come, don't come.
1: Ọmọ Mike Tyson, ó sọ fún Mike Tyson, olóòótọ́ náà fẹ́ di professional boxer like you. Bàbá rẹ̀ wá rẹ́rìn-ín ó ní, sọrí àwọn ìkúùkù ragada ìragada tí mo ń gbà sẹ́ẹ̀kẹ́ yẹn, ṣó o lè gbà sára? Lọ ṣiṣẹ́ mi, mo jẹ́ boxer.
0: Yes sir. The son to my cousin.
1: Ẹyin tí ẹ jẹ́ àlùfà tó jẹ́ pé àwọn ọmọ yín gúrúgúrú ẹ ti sọ kọ́là mọ́ ọmọ lọ́rùn. Ṣé ọmọ yín náà ò lè di ẹnjìníà ni?
0: Yes sir.
1: Ṣé ò lè di pilọ́ọ̀tì ni?
0: Yes sir.
1: Ẹ dá mi lóhùn.
0: Yes sir.
1: Ẹ̀wà tí ò bá ti ṣe pásítọ̀ kò lè ṣiṣẹ́ olúwa. Kò lè dáa fún.
0: Bóso fún.
1: Ẹsẹ́ tó gbàkù. Olówó lọ tẹ́rí sí. Ọlọ́run yọ yín.
0: Amen. Yes, sir.

0: But to make it look comfortable because of the image of the church. Now, if you just continue to say, let us endure, that's not endurance. That's a disgrace to the body of Christ.
1: All right? Leadership is moving through consistency.
0: Yes, sir. And
1: as Moses was way, Israel prevailed. Leadership is not about great domain, it is about sustaining obedience.
0: And so the prayer, níwọ̀n ìgbà tí a sì ń gbé ọwọ́ Mose sókè Israel ń borí lọ pé ìdarí kìí ṣe nípa àwọn àkókò ńláńlá ṣùgbọ́n ní àwọn àkókò ìgbọràn tí a sì lè ní ìgbọràn ní
1: ìgbà pípẹ́
0: ẹjọ́ wo
1: ni ìgbàlódé.
0: Nígbà tí a bá ń bẹ ìdarí rẹ wò
1: stand firm a what
0: in the position dúró gbọ́n láì tẹríba fún àwọn
1: ẹgbẹ́ alájọ.
0: Gba ojúṣe, gba láti ṣe ojúṣe tó yẹ kó ṣe.
1: Acknowledge.
0: Mọ ibi tó kù sí.
1: Next.
0: Lẹ́nu support. Bèrè fún àwọn olùrànlọ́wọ́, àwọn tó ràn ẹ́ lọ́wọ́ yẹn, jẹ́ kí wọ́n mọ̀ sí ní àkókò
1: yẹn.
0: Stay consistent. Dúró
1: láìpẹ́sẹ̀.
0: Sunilé Olúwa.
1: All right, let's look to closing charge.
0: Yes, sir.
1: Tests don't come to destroy you.
0: Ìdánwò kò wá. Láti dojú ìdarí rẹ bolẹ̀.
1: Let me tell you, the more you are having tests, the more your spiritual muscle is being developed.
0: Ẹ jẹ́ ìṣòro yìí pé bí a bá ti ní àwọn ìdojúkọ sí nínú iṣẹ́ ìdarí wa, bẹ́ẹ̀ ni eégún ẹ̀mí wa mo le sí.
1: Ọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbẹ́ lọ́nu jẹ́rà superintendent yẹn tẹ́ ń gbọ́ lẹ́nu wa. Nítorí àṣìṣe ní ṣọ́ọ̀chì kan ṣoṣo ni a ti lọ sí káàkiri, a ti bá àlàgbà wóróko pàdé, kò sí irú èyàn tá a bá ṣiṣẹ́.
0: Sọ́mọ̀ bọ́ọ̀sì
1: yìí. Àwọn nǹkan wọ̀nyí òun kò develop.

0: 说，萨迪克吉卡罗尔金啊，我看你有意见呢。哎，阿爷们就把这个问耶，阿爷有哪有这个爷们哦？把这的脚板弄了烂了吧？哎，说了萨迪克吉谁别把牛背倒了？哎，他没路。
1: Yes, sir. That is to say,
0: King Batan died in 1918. She at the register, Shani certificate. King Loba in 1928. For 1940 something, Lama says, a donor certificate. It's just it. You are a minimum. This is a condido.
1: Yes, sir.
0: Yes,
1: sir.
0: First, what is important? What is real? What is so significant? What will take you to heaven? Not on nonsense.
1: Ya boju ko ise ti agba. O ti wo mu wa bi orun ki se awon iregbe ati awon to le yo kan wa pada.
0: Yo dara fun o.
1: Amen.
0: Nitori ibere je nda de nda nu do bayi.
1: Thank you, sir. Thank you, sir. Thank you, sir.
0: Our Dabani Bailey and I was okay.
1: Those of us that have questions, please let us raise up our hands. Or maybe you have written your questions. Please ask questions straight. Straight forward questions.
0: Yes. Mama Bok only is alive, not Bailey, Bailey. Oh, yeah, so. Nekwa, Kia Kia.
1: Thank you, sirs, for this opportunity. Meji mi bere mi akoko ni wi pe nipa tite sojo ni eko ejo ile eko COC
0: kan ba lo si break ka wa pari. Yes,
1: COC seminary ti Arun, please sir, so ti wa affiliated mo any university to le mu ki eyan se ton nibe ko further ni university for according to what you learned yesterday, as according to
0: yes.
1: EKG, only we pay. I want to, I need, I want to do a better way to do it. She sees it, Latin Lewa. Timon, the pastor, go to the more CAC. Once we bring out a policy, a man will drop back to their shed. How do we handle such branches? Thank you, sir.
0: Eshe, Liberty Seminary, while you are affiliated.
1: Yes, sir.
0: It's affiliated with a very standard university. I think I answered that one. I have nothing to fear about that. So, number two, I want to egba wole lati jo miran ti ke le po si te ba ti soju se to ye ke se pelu awon eyan won yen won o ni wulo fo Olorun o si ni wulo fo jo yi. One, koto di pe ni keni egba wole, eje ko ni document to ma sign, pe ohun agree lati abide by the rule and regulation of this church. Se mo bolo bolo bolo je pe o ti pe re ni pastor nbe ye ti o ti ode. Eje ko mo pe o pastor ri owulo ni, e ma je ko fi lenu. Pe baba so fun o le fe bi o ba ma lo ko ma lo oyin wa ti ladun tele abisi si o ladun so ma je ko so pe ah to ri to ba ma lo e je ka pa e mo pampa e so e gbe form si waju e fun ni constitution church iwa ati igbimo re koko lo study constitution yen to ba te yin lorun. You can now come back. So, to what sign agreement pelu yi o di na ko follow them man she. So, but you read it.
1: Yes.
0: Thank you very much.
1: Praise the Lord. I be let am ni mi, be ri akoko. Ijo Baptist. Won allow member won kan ma lo yan ngi. Now, what the leko? Awon Baptist gbagbo pe awon la won leko ju. Now,
0: be
1: ibere mi ni pe ijo CAC a so pe awon ajo wa agbodo lo yarin agbodo se se awon baptist yi se won ni dorun abi nkan ko de won lona ibere akoko nu eleke keji kini a se pẹ̀lú àwọn alàgbà tí wọ́n gbàgbọ́ mọ́ àwọn ds gbogbo wọn lọ́wọ́ báyìí torí pé mo ò tiẹ̀ fẹ́ gbọ́pẹ́ nìkan ó ti wà ní owó ní experience ó ní ìrírí tí wọ́n á jókòó ní gbogbo nǹkan ẹ̀tọ́ ní ìjọ kan tí wọ́n bá dúpẹ́ ń chọ́ọ̀chì àná àwọn alàgbà wọn ó gbogbo ẹ̀ ó dàbí ìpá àwọn àṣọ ọlọ́run tí wọ́n àbẹ́ kan jí àlásán ni kí ni ká lè ṣe sínú nǹkan báyìí ẹlẹ́ẹ̀kẹta gbogbo bẹ́ẹ̀ ti kọ́ wa yìí ṣé àwọn bàbá wa alága náà ṣé àwọn náà kọ́rú ẹ̀kọ́ yìí torí pé wọ́n lè fẹ́ gba pẹ́nìkan mà ní ìrírí láyè gbogbo nǹkan pátá ó ní wọ́n fẹ́ pé àwọn ó sùn ní tó tó wà lábẹ́ẹ̀bẹ́ ni pé bàbá alága ìjọba bá gbà wá sùn báyìí wọn ò ní bìkítà wípé ọjọ́ ti lọ èbí sùn ni wọ́n tún kọ́ wọn kí la á ṣe sí wọn lóde wọn bẹ̀rẹ̀ pé gbàgbẹ́ nǹkan wà lánàá sáwọn náà ṣé wọ́n gbọ́ ẹ̀kọ́ tí wọ́n kọ́ yìí torí pé tí wọ́n bá ti wá báyìí wọn ò mú nǹkan kan lo táwọn bá délé àwa ń burú lò ṣùgbọ́n wọn ò mú lo wọn ò ṣe é bá wí.
0: Hallelujah. Màá bẹ̀rẹ̀ látòrí ìbéèrè hello ẹ̀jẹ̀ náà ìbéèrè kẹta ṣe àti kọ́ àwọn alága ilà kọ́kọ́ pè àwọn alága ilà kọ́kọ́ pè a dẹ̀ ti kọ́ wọn ẹ̀ẹ́gbà rí àwọn àtúnṣe tí ó máa ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàyè sí àwọn nǹkan tó wà tẹ́lẹ̀ lágbára ọlọ́run number two lórí ọ̀rọ̀ hearing or no hearing it is a church dogma lóòótọ́ onírúurú ìjọ ló ní ìgbékalẹ̀ nípa ìmúra wọn bó ṣe kó rí ìwé táwa dúró lé lórí ni ìrántí prophetess sophia sọ pé ẹni tí wọ́n bá jẹ́ ọmọ ìjọ yìí wọn ò gbọ́dọ̀ lo ọ̀ṣọ́ òde gold láti máa lò ó ìran náà ni àwọn bàbá wa tẹ̀lé títí di àkókò yìí ṣe rí ọ̀rọ̀ ìjọba ọlọ́run àti ìjọba ọlọ́run ìgbàgbọ́ nínú jésù ní ògbé ọdọ́run ayé lè ṣe tòmí mi ò rò pé ẹnikẹ́ni ní wa ti dọ́run rí orí bọ́n ṣe múra aṣọ tán wọ̀ lọ́hùn tó ti lọ́tọ́ ti bọ̀ tó wá rí aṣọ tán wọ̀ lọ́hùn bó ṣe rí bàbá wa orímọládé nìkan ló lòun rí àwọn áńgẹ́lì má ṣe wọṣọ náà fi ran irú aṣọ tí irú aṣọ tán wọ̀ bó ṣe rí nìyẹn all right ṣe rí àwọn nǹkan wọ̀nyẹn is non essential ohun tó ṣe pàtàkì ni ìgbàgbọ́ nínú bí ìwà bá gbàgbọ́ orògbé ọlọ́run tó bá ti gbàgbọ́ nínú jésù ní kú àti àdínde rẹ̀ that is your license to heaven are you listening to me ìyókù ìyẹn ni láti rí wa láti ṣe pé ìgbé ayé wa àti ìṣe wa kò tàbùkù ìhìrere jésù ohun tó dúró fún nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn lẹ́ àmọ́ ìyàtọ̀ nínú doctrine àti culture of the church culture is different from doctrine doctrine is what is in the bible what is not in the bible is not the doctrine ìyẹn ló jẹ́ pé ṣé church àkọ́kọ́ tí àwọn apostle ti ṣẹ̀ṣìn bóò ní sin wọn sì rí ta ló lè sọ ẹ dá mi lóhùn ẹyin ti ọlọ́jà báwo ni a ṣe ń ṣètò sí wọn ṣe àpẹ ní cac a sọ pé ọpẹ lẹyìn ọpẹ àdúrà ìdáríjì ẹṣẹ lẹyìn àdúrà ìdáríjì ẹṣẹ lẹyìn rẹ bíbélì fagbá ọlọ́run gbogbo ẹyin ti ọlọ́jà ẹ sọ fún mi bí wọn ṣe ń ṣèṣìn ní act of apostle ẹ sọ ìgbà tíjọ ń lọ lètò ń dé tí a bá ní kákan máa ṣe háhà yágayága gbogbo nǹkan ó dojúrú ẹja ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí there will be orderliness in the church as simple as ABC
1: yes,
0: so but ẹ rí àwọn pásítọ̀ mi à ní that is all about doctrine that is not It's not the doctrine. Doctrine is in the Bible. Culture ni gbogbo ita nse. It is well with you.
1: Ọ̀rọ̀ àwọn alàgbà.
0: Ẹ̀kẹta ọ̀rọ̀ alàgbà. Àjàlá ta ń nọ̀. Ebe yẹn ránṣẹ́ Ọlọ́run náà lẹ́fà. Ṣèbí kọ̀lọ̀kọ̀lọ̀ ló gbé orí àbí. Àkọ́kọ́ ni ẹ ló gbé orí ẹ̀ fún. Bóun lẹ ṣe yan alàgbà. Ṣèbí ń tọrọ ẹlẹ́jọ́ ẹni tó gbé mọ́tò ńlá kan wá. Ẹ bá ní kó wá di alàgbà ṣọ́ọ̀ṣì. Bàǹtísì ló ti wá o. Kérúbù ló ti wá o. Lẹ́ẹ̀bà gbé sí ipò alàgbà. Àwọn náà wàá máa decide the destiny of the church.
1: Yes, sir.
0: Nítorí fún ọlẹ́bí lóòpù. Lọ́ba àbọ̀yẹ sáré lágbà. Ó béèrè só ti dà tó ń bí. Só ti sọ di ọmọlẹ́yìn Kristi. Só ti ní ìsọdi mímọ́. Àbèrè yẹn. Agbára lákàn ìkẹ́ tó wọ̀ wá ń lẹ́yìn máa wò. Àbẹ̀ ti tóbi tó. Ó lè má ṣe wọlé oṣù. Ṣùgbọ́n pásítọ̀ bí ẹlẹgbẹ́ rẹ ló ti ṣe kalẹ̀ fún ọ. Ìwọ yóò jẹ iṣẹ́ ọwọ́ rẹ yóò sì dára fún ọ. Àbí bẹ́ẹ̀ ló máa kà. Ọ̀lẹ́ ń jẹ yẹn. Mo rò pé nígbà kan níbàdàn bí mo pe gbogbo àwọn alága Ìbàdàn. Mo ní kí ló dé? Jẹ́ pé àwọn alàgbà ò jẹ́ mọ owó tí ń lọ bọ́n ti ń ṣe. A ní ẹ mọ́ bú àwọn alàgbà ó láwọn èèyàn wa náà ná fá o. Ẹni tó jẹ́ district superintendent ngbà náà. Gbogbo ìjọ gbàgbọ́ pé gbogbo ìdá mẹ́wàá gbọ́dọ̀ kó lọ sí ẹ̀kọ́tà. Wọ́n ń dẹ̀ ìṣòlò òótọ́. Ṣùgbọ́n nígbà tí district superintendent bá gba gbogbo ẹ̀ yóò wá yín kíní yín kíní lé àlùfà lọ́wọ́. Nígbà àlùfà bá ń kùn ó dé tí àwọn tó imú ṣèbí ọ̀dà lè yí wà. Ẹlẹ́mẹ̀ni tí mò ń sọ èmi dé oníyànnìbá ń sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ sáwọn alàgbà ìṣe tẹ́ ń ṣe kò dáa sáwọn ránṣẹ́ Ọlọ́run lọ́kàn bá bá mi oníbàbá ẹ mọ́ bìlẹ́ẹ̀mù wa o kì í ṣe àwa náà o pé ẹ mọ́ wo akọrin kan wà tẹ́ gbọ́ wá bí ngbà kan tá a bá ṣe ìkórè àwọn èèyàn máa ń dára ìṣèjọ wọ́n dẹ̀ dá 16 bag of rice kalẹ̀ fún àwọn ránṣẹ́ Ọlọ́run pé kan pé ọkùnrin sì kó lọ sí ọjà òde ó dẹ̀ ta gbogbo ẹ̀ agbẹ̀bí ò rí 1 cup of rice katikisi ò rí pásọ ẹgbẹ́ abẹ́rẹ́ ò rí. Ṣé ẹ mọ̀ pé ó ti pa mí lẹ́nu mọ́ ẹ? Mo wá ṣe ni mo sọ pé àjàlá ta lónà ọ́ ìwọ lọ́nà ara ẹ̀yin lẹ́nu ara yín o. Wọ́n ní tó bá fún ní owó ẹnìkan pé ẹnìkan wà tó yẹ pé yóò lè mú 100,000 wá àbí 300,000 pé pín fún gbogbo àwọn mínísà kò ní fẹ́ nìkan ní kọ́bọ̀ ń bẹ̀. Ọ̀pọ̀ yín tí àwọn alága yín bá wá kí yín ṣe ń pé èyí pásọ̀ ni alàgbà ó fún ní envelope kẹ fún alága bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣe ń pọ̀pọ̀ yín tó máa ń yọ nínú owó yẹn. Yes.
1: Next question, sir.
0: Ẹ̀yẹ̀ mímọ̀ pé alàgbà lè sọ̀rọ̀ débẹ̀ bàbá ṣe rí ń ta fún rí ṣe rí ìwúlò lówó ló wà ń bẹ̀ ẹ̀yẹ ò ní kúrò iye tí mo bá ń bẹ̀ ní kò ní sọ pé iye ta fún wa sọ̀ wa rèé o iye ta fún alábòjú wa rèé o ẹ wá ní wọn ò ní relegate wa àwa la ń ṣera wa o kì í ṣàwọn alàgbà o ẹgbẹ́ ìgbé ayé òtítọ́ ìwà ìgbé ayé ìwà mímọ́ a trusted minister of God they will fear you let me tell you they will fear you wọ́n ti fi gbogbo nǹkan dán o wọ́n dẹ̀ ní pé o dúró lórí òtítọ́. God bless you.
1: Praise the Lord. Bàbá adúpẹ́ sà fún ẹ̀kọ́ tí àárọ̀ yìí gan especially. Mo ní ìbéèrè mẹ́ta sà. Number one, you said something about salary yesterday, sir. The last time I heard about the salary scale of this church was about 5-6 years ago, and I believe even if the federal government also know that not all the states can pay the minimum wages, but they still upgrade the salary. So I want to request
2: because salary should be upgraded maybe 3 or every 5 years to meet the demands of the country.
0: Gendolon ibere yen odun meta meta ni se ati se a se kankan ja ni boya yin o ti gba e ti lo office lo gba scale of salary yen.
2: Okay, awon ori o
0: lo odun meta meta ni se se nse.
2: Okay sir.
0: All right.
2: All right sir.
0: Ara ntin sele na opolapa alaga mi ko ni jise le ohun tan ba ran lati office ko ni wa jise awon to wa labe won kan wa novice of what is going on which is not. Yes.
2: Okay sir. Number two sir, there's one topic on Thursday about excuses. Now I want to talk about investment. We have our office at Oshengere and we have seen the landscape. We have a very vibrant land there, but that land is wasting as far as we are concerned because we are not doing anything on that land. So we want to advise or just say that there should be investment on that land, maybe poultry, near cow and pig and things like that. Even during our pastor's conference, akole mu ma lu meji ka
0: pa
2: abi hallelujah. We have a lot of conferences going on pe malu afi jeun ta ma lo ranta so they can patronize CSC so that land ko ko ni ma waste. That is money that we are losing like that. Then in Keta, more observation from Lagos that tori boja tori je planters ni one can pick any other person to become the district superintendent without the notification of the office. Mo fe bere pe kini office yin se to regularize those actions because just anybody can just become not the promotion of rank now as in a DS with portfolio, that somebody just become DS with portfolio without proper notification and there's no documentation. I be letter from office that's okay, you have been given this office. So that is my question, sir. Sir, finally, sir, I want to also submit this, sir, that we have changed in Lagos. We now have very good material, sir, to accommodate you. Thank you, sir.
0: Hey, good on you.
3: Well done. He's trying to get it.
0: For Iberi, Tia Iberi, Lori, Lewa, Loshengiri, àwọn economy team wọn ń ṣiṣẹ́ lórí ẹ̀ láìpẹ́ mọ̀ rí àwọn investment tá a máa ṣe lórí ibẹ̀ yẹn iṣẹ́ ń lọ nípa yẹn. Na number two ẹ sọ̀rọ̀ lórí DS bámọ̀ ẹ rí pé this are the things tí Pastor Aládéṣayé fought seriously when he was in the office. Ẹlòmí akàn afáwọn èèyàn ní ìwé DS center ò mọ̀ and then fi n báyé wọn jẹ ni torí central ọmọ pé DS ni ọ alágbára okolo jẹ gbogbo ohun tó ń ṣe yẹn is within your jurisdiction, nobody know you in the office. So ẹnì tán bá ṣe bẹ́ẹ̀ fún tó náà dákẹ́ tó gba àwọn èrú ẹ̀ tó dákẹ́ ara rẹ ló ń ṣe o. Tí authority ò bá ti fún ọ níwèé láti òkè we don't know you as a DS. Alága ò lágbára láti sọ di DS. Recommendation ló lè mú wá kò lágbára pé ìwọ ló gbọdọ̀ di DS ibẹ̀ yẹn.
4: That is also asking that say ranking wa nínú becoming DS, can a pastor suddenly become a district superintendent? Does he have to get to AJ? That's one of the things.
0: All right, láti di DS ẹ gbọdọ̀ mọ̀ pé à ń ṣe interview year by year. Àwọn tí yà kan bá kàn á ò ní àwọn ni kí wọ́n wá fún interview. Ṣé ẹ mọ̀ pé àwọn kankan ti ṣẹlẹ̀ sẹ́yìn tó jẹ́ pé ẹni tó kàn mú 5,000 lọ bá general secretary lọ ọ́fíìsì náà ó bá kọ̀wé DS lé lọ́wọ́ ó kọ̀wé AGS lé lọ́wọ́ nígbà tó bá dé ọjọ́ conference lẹ́kàn ní báàgì láyà rẹ̀ tí ó di AGS ìyẹn ò sí mọ́ òun kò sí irú ẹ̀ mọ́ yí àwọn olówó ordained tó bá ti kan category ẹ̀ tan se interview fun o to se pass then they can be able to give you the promotion. This time around is not the Dika Harry that can be promoted anymore.
4: Yes sir.
0: You're there for
4: one. Yes sir.
0: The last one Eyeko ẹti change ẹ lọ change o ẹ jẹ kẹ ká wá síbẹ̀ nkẹ wa lọ gbé alọlẹ aṣẹwó kẹ máa sùn a lọ sí agbẹ wa síbẹ̀ kan lọdún kan bá ibi afakọwé sí olóńgbò olóńgìrà nkílẹ̀ pé eku eku tó jáde sí o tó kété. Yes.
3: Thank you, sir. I'm having five questions for observation, sir. Number one, in the course of implementing the source policy in our domain, maybe assembly, district, or the district, Ojepo, lo wa le ha. O ma so fa lopo igba pe eyi ti en so ni ko work un ta lorun gbele mi lowo re bi o se se kan mi re o wa di es tabi awa ara le se tabi kini matters lo ni agbegbe tabi ijo yen.
0: All right.
3: Ibeere akoko. Ibeere keji o tun sumo yen na awon obirin to je planters ọpọlọpọ wọn gbé ọwọ kalẹ bí aláṣẹ ńlá alágbàdo àti ìdámẹwàá kọdà wọn sọmọ olórúkọ kọdà wọn sègbéyàwó ká ní èmi ló ní ìjọmi èmi ọmọ mi rèé èmi ló bi ọdà mi náà ti bi èmi lásán papọ̀ tádé dúró tí kí ni a lè ṣe tàbí kí ni bàbá lè ṣe ràn wá lọ́wọ́ ní ìkòríta yìí. Ìkẹta the logos when I came here day before yesterday mo rí logo yìí níbí mo tún lélẹ̀ yìí níbí àmúrélé yìí ti bí mo rí ti bí àwọn ìjọba lẹ́yìn náà káàkiri káàkiri sábọ̀dù wa nílé ní orí ọ̀tá wa gbogbo ẹ̀ náà là ń dánúra wa kí ni ẹ̀yin àwọn bàbá kílẹ̀ lè ṣe tẹ́pẹ́ lógo wa á jẹ́ kan náà délẹ̀. Ìkarùn-ún ìkẹrin salary scale tí wọ́n fẹ́ ní bàlẹ́ ẹ̀kan sà ó máa ń work láwọn mainstream ní ọ̀dọ̀ platters ohun tó wù wọ́n náà fún both siama both ds both alamutobe kí ni ìrànlọ́wọ́ tẹ̀lé ṣe fún àwa tá a fall into that area láti jẹ́ kí salary implementation yẹn kó rí o dé sàlẹ̀. The last one. Program tá a ṣe sá oorun mo yí lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ ẹ̀yin bàbá bàbá tẹ́jà láṣẹ OMB this package is rich highly rich but mo ní ìgbàgbọ́ kan sá tí ọ̀pọ̀lọpọ̀ adẹ̀ ní ká ní pé ìwé eléyà tó ṣe national pastors conference wa ká ní pé adistrata láìsí ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wà nílé tó pé owó ọkọ̀ náà jẹ́ wá bí yìí tó wù ọ̀kan wá bí yìí ká ní pé sí a lè ṣe láì wú program eléyà tó ṣe pastors conference two tábàdé máa pápọ̀ bẹ́lẹ̀ yìí ọba bínú dádì tábà pápọ̀ bẹ́lẹ̀ yìí àwọn ìbàdàn kan sọ 50,000 àwọn tábà láti tó jìnnà kan sọ 10,000 wọ́n kàn rè dé bí nasara tó bá sọ 50,000.
0: Ẹ ṣe hello tí a bá wo ti ọ̀rọ̀ àwọn olùdásílẹ̀ pẹ̀lú district tó wà ní àkóso wọn àti ètò tí wọ́n ń ṣe lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdásílẹ̀ yìí náà ń ṣe tó wù wọ́n ṣùgbọ́n pásọ̀ nàgbà ti sọ̀rọ̀ tán ní àná ó ní a ò lè sọ pé èèyàn ń ṣe tí ò dáa tá a bá kọ láti ṣe tí ó bá dára ìdí ni ètò yìí ṣe wáyé the bible say faith cometh by hearing the nbt transformation ti wà ní ọ̀rọ̀ àdúrà nìkan ò lè mú transformation wá ọ̀rọ̀ tó ń gbọ́ yẹn iye ní tàbín tọ sọ́nà pé bó ti yẹ kó ṣe nì ìgbà tí bàtọ̀ náà gbà ń sọ̀rọ̀ lórí pé ẹ̀yìn tẹ kọ́ lọ ilé sí mission house ètò ẹrù pẹ́ ti nílé ẹ ò nílé ṣe ń pè é tẹ bá nílé nìsín ẹ lọ tún ètò ara yín pa ẹ̀yìn tẹ nírú ẹ̀ ọ̀rọ̀ ló débẹ̀ náà nípa àwọn yẹn à ń ṣe àtúnṣe lórí ẹ̀ dẹ́ lórí àwọn tó ń ṣe olùdásílẹ̀ tó jẹ́ pé àwọn obìnrin àwọn ni wọ́n ń sọmọ lórúkọ náà ní ọ̀rọ̀ tí general secretary sọ ó ti kásẹ̀ yẹn lẹ̀ that's why you are there the district superintendent to enforce the law se ba yen bo ti ye ko se ni bo ti ye ko se ni bo ti ye ko se ni o le expect ti alase pe alright tinubu alabuja makinde wa nbi awon gbogbo ara nkan mo ni lori ori kenan pe ni be yen o wa ni tinubu ni ko wa mo yanju e ise governor of the state niyẹ lati se opolopo wa la mo yato alape ya alase na ni ko wa se e mo soro kan ninu gba ta alase awon alaga wa okunrin kan ni Port Harcourt adaduro adaduro iwo alabojuto re to e ko enforce the law eni adadu wa njoko lori ota o n di kola ijọba n tumọ lori pe ẹni dadu ni to njoko lori ota wa pe olipa wa pe okini idi to fi ko mo gba dabi kini ni ko mo gba dabi mo soro buruku si iwo o ye ni ipo ta fi o si ṣe awa ti adadu la tun fe ka wa for enforce the law ni Port Harcourt that is a sign pe mo fi pòwe yẹn jọ yẹn mo sọ àwọn ìrírí mi nígbà mo jẹ monitor ní secondary school mà ọ̀gá mi wá wọlé ó rí pé gbogbo àwọn ọmọ ń pariwo lọ́wọ́ ni monitor your class is too noisy wọ́n sọ fún ọ̀gá mi mo ní I talk to them they didn't lis ten ó wá dá mi lónìí àkúkú joyè ọ̀pọ̀lọpọ̀ aláfẹ́ di ds afẹ́ di chairman ṣùgbọ́n bàbá gbé adébẹ̀ ìṣekúṣe láàmà ṣe lọ́hùn a ò ní ṣe tó yẹ ká ṣe ẹlòmí mọ̀ fẹ̀rù ẹ̀rù ní mọ̀ fi ṣiṣẹ́ yẹn yóò bẹ̀rù alàgbàjò ọlọ́run lọ a bẹ̀rù alàgbàjò àwọn aláṣẹ ìjọ lọ tá a bá rírú èèyàn bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò yẹ fún ipò yẹn so that is that what is your next question ṣé mo ti dá ìbéèrè rẹ nípa logo alábòtú ṣọ́ọ̀ṣì dà pásá akíndé akíndé dà ó ti sá lọ ara enforcement and so nìyẹn all right now this is GEC logo this supreme council aṣọ tó mọ ṣọ́ọ̀ṣì this one does not ṣé òun ò mọ̀ pé àwa ó wà báyìí ní ìṣẹ́ kárí ilé rà iṣẹ́ tá a dẹ̀ ran kó wá ṣe ń bì nìyẹn tí ò bá ti ṣe bá a sọ kéde wọ́n lẹ̀ látàn ni ní logo wo lélẹ̀ àwọn owó ló ní lógo èyí wọ́n ṣe mistake eléyìí nǹkan wọ́n ṣe mistake náà because mo mọ̀ pé ìjọ ìjẹ́ ọ̀kan nínú àwọn tó fight nígbà tí ojú ogun lé this church paso the sun kí ló gbọ́dọ̀ bàbá sun bàbá ogun wọlé ni our first lawyer nígbà tá ò ní tọrọ láti defend anything ó fi professional rẹ defend the supreme council so èyí ṣe ṣe lè gbọ́dọ̀ látàn o bẹ́ẹ̀ bá látàn á gé ìtàn yẹn all right.
5: Thank you sir my question is as we are sending our children to school today our children that we are sending to the university
0: all right
5: some of them are coming back from the school they have been telling
0: us ẹlísùn ẹgbọ́ ilé yìí o ọ̀rọ̀ ńlá ló bàbá ìfẹ́ sọ o
5: they have been telling us that we don't need to be asking for the Holy Spirit every time Holy Spirit is in us so we don't need it again when it has been there we don't need to ask for it again. Why are we asking again? At times when we are praying, they will not pray again. When we are talking concerning the Holy Spirit, they say it's wrong.
0: All right.
5: The Holy Spirit is within us. What can we do about that?
0: All right. Hello. Shegbon ti baba ye bere ni university. I lost a campus fellowship. One day won so ba won baba won pe se mo pastor ti wa ni pe e bere fun agbara emi nino. A bere loni, a bere lola, a bere lotola. Awon ma so pe as a wrong in the doctrine yen. Pe ati ni emi mimo. Kò yẹ ká máa bèrè rẹ̀ ní gbogbo ìgbà. Nínú àwọn ọmọ yẹn àtàwọn ta ló correct. Ẹ lé sùúrù. Ẹ mọ́ lu sentiment sí o. Àwọn mélòó la lọ Bible school? Raise up your hand. Pẹ̀lú Bible school tó lọ láàrin ọmọ yẹn àtàwa ta ló correct. God bless you.
5: Àwọn ọmọ yẹn ni.
0: Ṣé wọ́n pẹ́ bàbá wa ìdófin aṣọ nígbà yẹn? Nígbà yẹn ó ní ìgbàgbọ́ wa nínú ẹ̀mí mímọ́ kò bá bí Bailey mu. Pé bí ìgbà tó jẹ́ pé ẹ̀mí mímọ́ bíi nbò bá dénú wa ó tún wá ń jò lọ lába tó ní ẹja pọ̀ bá ń fi pọ̀ táyà mọ́tò kú fíkà. The Holy Spirit, the day you give your life to Christ, you have the indwelling of the Holy Spirit. Then you now pray for the fullness of the Holy Spirit. After he has been filled, you didn't want to be filled anymore. But you are filled. Little me, a woman here correct you are low. Doctrine one correct. So I'm going to be able to say, bí ẹni bó ti sá lọ kí ni jésù pàṣọ nípa ẹ̀mí mímọ́. Ó ní ó wà pẹ̀lú yí òun ló rẹ tó bá ní jésù ń gbénà mi kì í ṣe jésù yẹn ló ń wà ń bẹ ẹ̀mí mímọ́ ló ṣe kéré ẹ̀mí mímọ́ ló rẹpìsẹ́ǹtì jésù nígbà tó ń lọ ó handle church lé ẹ̀mí mímọ́ lọ́wọ́. Are you listening to me? We can be sincere incorrect. Ṣùgbọ́n tó ti jẹ́ pé tá a ti gbà ní bá a ṣe gbà ní. Even ẹlòmíì wa lọ Bible college mẹ́wàá. Bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà gbà. Ìdí pẹlẹbẹ náà ní balẹ̀.
5: Yes, sir.
0: Ẹ má sọ pé mo ti palanà dá o. Ìtọ́rẹ́ ni bàbá ti bàgbàgbọ́ jẹ́ bá bàbá wa ṣe wele alọ́wọ́ n tó gbàgbọ́ gbàgbọ́ n tí mi gbàgbọ́ mo gbàgbọ́. God bless you.
5: Thank you, sir. Mo ní ìbéèrè méjì láti bèrè, sir. The first question is we all know pé school wa jábù wa ó fọ̀ sí the other side.
0: Kéde ẹ
5: jábù. So mo fẹ́ béèrè pé ṣé now we know pé ní access síbẹ̀ as Supreme Council, is it a sin? That is my first question. Is it a sin for Supreme Council to have our own university?
0: That, all right,
5: that is one, sir. Second, sir, the second question ni wípé o ti máa mo ti máa ń sọ díẹ̀ díẹ̀ lọ́dọ̀ wa.
0: Let there be perfect silence.
5: Mo ti máa ń sọ díẹ̀ díẹ̀ lẹ́kọ̀ọ́, sir, but lórí platform wa Supreme Council platform lórí social media gbogbo program tó bá ń lọ ní Ìbàdàn la máa ń rí social media
6: mọ̀ nǹkan tí àwa Èkó ṣe o. Mo jẹ̀ lérò pé àwa náà ń san owó missionary fund. Kì í rí anything that has to do with Lagos.
0: Ẹ ẹ gbé wá ni.
6: Mo jẹ̀ sí lọ bá àwọn ITC then, but we don't hear anything from them. Òun wá ní Kábírì sá.
0: Ẹ̀yin lẹ gbé wá o. Ẹ̀yin lẹ gbé fìtílà yín sábí òṣùwọ̀n. Bẹ́ẹ̀ bá gbé wá wọn bá ń gbé sórí afẹ́fẹ́. God bless you. Nípa ti University Ijabu University, pé bóyá ò ní access síbẹ̀, a ní access. Ẹni tí ó bá wù láti lọ síbẹ̀ tọmọ rẹ̀ bá wù láti lọ, apply. They will admit you, they will not say you come from Supreme Council. So, but àwa náà kò túmọ̀ sí pé a ò lè dá university lẹ̀ ní ọ̀la. But ìgbàgbọ́ ti wá ni pé kì í ṣe orí ló yẹ kéèyàn ti bẹ̀rẹ̀ láti mú nǹkan, ó yẹ láti mú láti bottom. Nítorí yẹ kó ṣẹlẹ̀ ni pé ṣe rí university tẹ́ ń wò yẹn láti dá university lẹ̀ kì í ṣe nǹkan kékeré o. Ẹ rí pé ní so other side all ti do today náà ń dáwó Jábò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.

0: ẹ̀dẹ̀ lè máa wò pé báwo lọ́dẹ tó ń dáwó jábù owó tó ń gbà lọ́wọ́ wọn máa ń kọ́ owó wọn pọ̀ tẹ bá mọ iye tí wọ́n ń ná lóṣooṣù fún ìjọba àpapọ̀ yunifásitì táwọn yẹn ń gbà kìí owó kékeré ká tó wá wípé gbogbo àwọn professor tó bá wà ń bẹ̀ salary wọn kìí ṣe báyìí owó tí pásítọ̀ ń gbà náà ń gbà o owó tí ìjọba sọ pé ká máa san fún professor náà gbọ́dọ̀ san fún wọn at the same time wọ́n gbọ́dọ̀ máa san owó kan lẹ̀ fún wọn sí ọjọ́ iwájú ìgbà tán bá máa retire gbogbo ẹ̀yẹn náà gbọ́dọ̀ máa ṣètò ká tó wá wí infrastructure development of infrastructure níbẹ̀ yẹ àwọn nǹkan tó yẹ ká ní tó bá jẹ́ pé àwọn náà mọ̀ ni mérò pé yunifásitì kan ló yẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ secondary school ló yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ bá ní sọ secondary school tó sọ́lì tó dára nínú rẹ̀ ká wá máa fa yunifásitì ọ̀ èyí tẹ́mi gbàgbọ́ nìyẹn ìyẹn lè fi lè ní a very qualified membership ti heritage baptist secondary primary school na kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pa ní sin university so also redeemed church of God but mẹ́rò pé táwọn bàbá àwọn bàbá yẹn ṣe wọ́n kàn ṣe ọ̀rọ̀ competition pé àjọ yìí náà ti ní university ẹ jẹ́ káwọn náà láì mọ tó wà ní abẹ́ àwọn tó so mọ́ àti dá university ilẹ̀ kò rọrùn a gbàgbọ́ pé lọ́la ọlọ́run á ná ara supreme council lọ́wọ́ bá a bá dalẹ̀ nǹkan èèyàn ibi méjì kínú kínú obi ni so but àwa ò ní dalẹ̀ látòrí university látòrí secondary school làwọ́ ti bẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ bá wa ṣe the next question.
1: Ẹ ṣe sà àwọn dúpẹ́ lọ́la fún àǹfààní ta ní àti ìdánilẹ́kọ̀ọ́
0: ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ bá nǹkan tó bá wà mẹ́rin ọ̀rọ̀ pọ̀ nínú ìkọ́bọ̀ mi.
1: Papa lọ fún àwọn non-portfolio agents tẹ fún láǹfààní we appreciate it but ìbéèrè ní méjèèjì lórí policy ni ó wá jẹ́ ìyọkàn ṣùgbọ́n a and b àkọ́kọ́ ni pé iṣu irungbọ̀n pẹ̀lú àwọn ọ̀dọ́ wa báyìí agbógbò yìí náà bánú kàlẹ́ndà kò sí irungbọ̀n lẹ́ẹ̀kẹ́rin even other pentecostal kò sí irungbọ̀n kankan ṣùgbọ́n báyìí ní ìsà àwọn ọ̀dọ́ wa ó wà tí wà so inclusive àbáti títa bá dẹ̀ àwọn abẹ pẹ sàkókò aróni làwà ẹ ẹkẹjì tó dábẹ ní ti policy animal policy tẹ ṣe ẹdẹ sọ fún apẹ àgbọdọ lọ ríngì tí ó bá di pé bá insist lórí ríngì tí mo bá sọ bẹẹ bá kọ tí ọba lò sẹyìn bàbá ṣetán láti bá kí wa láti tí ọba tó bá fojú pọ yányá tàbí ká bẹrẹ sà.
0: ẹ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ pé ìyẹn jẹ ẹ sọ dáadáa kí n gbọ́.
1: pé nípa ti ríngì tí ẹ sọ pé ká má lò yẹn according to animal policy fẹ́ fún wa tí alàgbà bá ha insist pé òun fẹ́ ká fún ọmọ òun ní ríngì táwọn aláwọn aláṣẹ wá sọ pé ò rí bẹ́ẹ̀ tí wọ́n bá tó bá wá tẹ́ tó mi bá tẹ̀yìn gbọ̀ngbọ̀n lẹ́nu sẹ́yìn aláṣẹ wá sẹ́ bá kìlú pásítọ̀ bẹ́ẹ̀.
0: all right ìbéèrè àkọ́kọ́ lórí àwọn pásítọ̀ onírúgbọ̀n àwọn ọ̀dọ́ pásítọ̀ onírúgbọ̀n àbí ṣe ọmọ ìjọ ni wọ́n ìdí pásítọ̀
1: àwọn yóò ti wá especially báyìí ó ti wá di norms wọn báyìí ṣé bá ṣe máa bá lọ́nu.
0: àní ṣé pásítọ̀ wà ń bẹ̀.
1: kò sí pásítọ̀ ń bẹ̀ kò sí pásítọ̀
0: ń bẹ̀. alright.
1: wọ́n láwọn pásítọ̀ kan náà wà tí wọ́n ti ń dárò gbọ̀n síwájú. alright wọ́n láwọn pásítọ̀ náà wà ń bẹ̀.
2: praise the lord. Ọ̀rọ̀ oní pásítọ̀ tó ń rúgbà. For in the last 7 years, I was in charge of all the training of pastors. Mo ní níbi ọdún méje sẹ́yìn, abẹ́ ìṣàkóso mi ni gbogbo training center wa wà. There was a particular case of one of the candidates. Òun ló jẹ́ representative òun center àwọn àwọn wá ṣe ìpàdé nìbàdàn bó ṣe bí irungbẹ rẹ ṣe bó ṣe dá sí nìyẹn.
0: Nítorí pé aróní ni.
2: So ibẹ loju gbogbo lecturer ni mo ti so fun pe o gbọdọ fa irungbe aro alawe ninu ijo CAC fun alufa oni to ba se o ni graduate o de ni gba ordination ere ni awada ni mo de fun ni follow up mi o ni so bi ti awon omo yen ti wa ohun ati ore won di awa titi won fi di alase pe gba to di alase pe mo ni you are going nowhere ori ede ni won lo si gboro to fura ara won wa fara won han mi pe a o fa aye gba as of now at least to the best of my to the bawo se pe
0: best of my knowledge
2: to the best of my knowledge while we are training people we have not allowed it because that has not been the practice in Christ's apostolic church
0: e se to ba se nipa ti alufa e mo je mi na wrong language ta mo nlo poro pe de ta nlo yen na lo je darun gbon si ngba ta ba pe la alufa alufa o si ninu majemu titun pastor lani ni majemu titun o ninu majemu lailai ni ede alufa oro pe ngba to se je pe anglican lati jade ta won lo ede priest boya la wana fi adopt priest awon ma awon alfa ta ri ninu majemu titun awon na pa jesu abi be ko but in Ephesians chapter 5 verse 11 what did he say he gave some apostle prophet pastor abi evangelist pastor and what awon ton di opo ijo munu yen sere de tan lo pe alfa boya na lo je lo darun gbo si o na ko sa yire de ijo apostolic secrecy because you must look tidy awon ibo ton mu ijo wa kini de ti an fi so fun wa pe ka ma luwo suit ta ba fe waasu kini je my dear when you put on suit you look very intelligent with the people that are seeing you now why are we using color the color was introduced during the Second World War for the pastor so that awon ologun oni si won pa o na se de kan fi color sorun lati differentiate won from ordinary people and has become a culture of orthodox church e de mo orthodox church na lati o lati jade wa so and it is what our father adopted pe lilo kola o se pataki lati make you look as a gentleman when people sees you ni ti awon odo wa ti iba ti se pastor e ma fi se ofin le won lori pa darun gbon si e ma gege bi ofin nitori nti e ba fe so ti e ba ti ri toka sinu bibeli it won't work and these children will prevail over you ṣùgbọ́n tá a bá ti di pé aṣọ di òfin ó sì wọ ó sì lè rún ìrún gbò báyìí lọ fà yín gbọ̀rẹ́ lọ sí kinní kan ohun tí a gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí ohun tí a ní láti fi wọ́n àwọn ọmọ yẹn ni àwọn tó ń wíyà deadlock wọ̀n yẹn iṣẹ́ márùn-ún tí mo ta kókó bíi dada ẹ jẹ́ ká jẹ́ kó di mú àfún wa pé ìtorí tí ò bá yé èyàn tó ò bá fi yé kò ní mọ ìdí kọkàn ní ọkàn sí lófin it won't work tí ẹ bá wà nínú mọ́tò èrò ní ìṣe tí ẹ bá ń lọ tọ́lọ́pàá bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣéèkì àwọn ọmọ ní deadlock yẹn ló kọ̀kọ́ ní ká bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn a máa tọwọ́ bá po wọn torí wọn a máa pé àní ọmọ tí máa mu drug àwọn tí ń ṣe yahoo yahoo àwọn náà máa ń wí àbẹ́ ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa pé you need to look very presented tó bá jẹ́ pé wọ́n lọ ń wọ ṣòkòtò tó jẹ́ pé nígbà bá wọ̀ ọ́ pàǹtí ó máa kí ni ọmọ ń pè é àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ fi wọ́ọ̀nù wọn pé irresponsible somebody look responsible ẹ má ń jẹ́ kí ẹni star irun kan tẹ́ máa gé fún wọn èyí náà ń gbà kẹ́tọ́ di pásọ̀ ń sìn ìṣe bẹ́ẹ̀ ẹ ti ní irun bẹntigọ́ tẹ́ ẹ ṣe sórí ń jọun àbẹ́ ẹ gé bẹntigọ́ ẹ láàrin lónàá ẹ wá di pásọ̀ tán lè ṣe ẹ wá dóge àwọn tá a dàgbà ṣiṣẹ́ ní 70 bóun ni wọ́n fẹ́ máa rí agaro sókè wa ẹ̀ àwọn àyà àgbà wa múra táwọn fẹ́ correct yẹ ẹ correct one in love ẹ mọ sọ ẹ mọ gbẹgẹ bí òfin tẹ́ ẹ bá ti ń gbẹgẹ bí òfin ẹ jàn kan tàpá sí ohun tẹ fẹ́ ṣe ńlá gbásọ náà gbásọ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi là ń fi lé àwọn ọ̀dọ́ kúrò ní church àwọn nǹkan tí ò ní túmọ̀ ọlọ́run àfún alóye ṣe o God bless you ẹni tó kọ ìwé wá ọ̀rọ̀ gángan lúlù ṣé ẹ pẹ́ dáa ká máa lu gángan àbí a máa lu gángan mo rò pọ́rọ̀ yìí ti ń jáde okay lórí ring ọ̀rọ̀ ring ẹ rí pé gbà tó dé stage kan ni àwọn ọmọ wa náà ìtorí wọn ti sọ di fáàrí tó bá ti gbé ring sọwọ́ ọ àgbẹ̀ ká sókè láàyè nígbà tẹ bá sì fẹ́ ṣe àwọn alága àdúró náà ni a gbé ring rẹ sókè fi hàn bàbá rẹ fi mọ mọ̀mọ́ rẹ ẹ jẹ́ kí ohun tí ń ṣe ring kì í ṣe pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ láti lo ring ló wà sound aláìgbàgbọ́ ni ring àwọn indian kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ láti máa lo ring ṣùgbọ́n ọwọ́ kọ́ náà máa ń fi sí ní initial time àtàǹpàkò náà máa ń fi sí ìgbà tó dé stage kan ló di pé wọ́n fi sọ́wọ́ so kì í ṣe àṣà onígbàgbọ́ ṣùgbọ́n nítorí pé kì í ṣe àṣà onígbàgbọ́ kò mean pé a lè condemn it outrightly ìtọ́jú abá ní ká máa tọ́ èmi máa sọ pé okùn òdodo gùn tábàbá ní ká sọ nípa ọ̀rọ̀ onígbàgbọ́ ṣé bá ń sin sìnkú ṣé ó tọ̀nà nínú ó bá ìrìn onígbàgbọ́ mu ẹ dá mi lóhùn nígbà bá fi po sísì òkú sọ́nà onígbàgbọ́ ni ṣé onígbàgbọ́ ló kọ́kọ́ fi po sísì kù ṣèbí jósẹ́fù náà fi po sísì àjákọ́bù náà fi po sísì ní ìjíptì àbílẹ̀kọ́ ṣé ìjíptìàn tó ló po sí ṣé àṣà àwọn ọmọ ọlọ́run ni àbí àṣà àwọn ìjíptìàn ṣé ẹ ní gbogbo àwọn nǹkan tó bá wà nọ́lẹ̀ essential ẹ má ń jẹ́ àmọ́ gbé sókè ìtọ́jú abá tú ìfun agilíntí ọkọ ọlọ́pàá nǹkan láwọn láńdẹ̀ òun ni mo ti sọ fún wa pé in the bible didn't give us this is a rule of engagement aṣọ rẹ bó bá fẹ́ dá bó ṣe yẹ kó dá ní bàtà tó bá fẹ́ wọ̀ bó ṣe yẹ kó rí ni kò sí rúlẹ̀ nínú bíbélì emi ba gba wa ni moran nte mi mo nse ri yi o ba di pe awon mi lawon ni emi ba gba wa ni moran nte mi mo nse ri yi.

0: Pastor Fani ní Ìbàdàn, mo ní content tẹ ẹ̀kọ́ mi rò ní àwọn ẹ̀lọ́ bábà ẹ̀fún ní nẹ́tì.
1: Wọ́n yóò dùn kúrò.
0: Ẹ̀fọ́ ní general
1: advantage.
0: Ẹ̀mọ́ ìlọ́wọ́ ẹ̀yọ́ gbàdúrà fún wa tó lọ́wọ́. Àbàbá wa president náà wọ́n fún wa ní orí ọ̀fẹ́.
1: God bless you. Ẹ̀mọ́ ìṣẹ́ ni Bẹ̀rẹ̀ Bishop is so great. Ṣé gbogbo ọ̀dùn tó rẹ̀ sí wa báyìí?
2: If we are one of the partakers in this powerful program.
1: Tó bá jẹ́ pé ojú ọ̀kan lára àwọn tó wà ní ètò alágbára tá à ń ṣe yìí.
2: We need to round it up with prayer.
1: A gbọ́dọ̀ parí ẹ̀ pẹ̀lú àdúrà.
2: We need to round it up with prayer.
1: Mo tún ti sọ, a gbọ́dọ̀ parí ọmọ pẹ̀lú àdúrà.
2: Let everybody on his feet.
1: Ẹ jẹ́ kí gbogbo akájọ̀ bí ó rẹ̀ ẹsẹ̀ wa.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè á dẹ̀ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tún padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kò kí láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tiẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣerú ẹ̀ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àtoúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tẹ́ ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ó mọ̀ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ṣágbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá báyìí wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyà àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá a béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá a wọ́ ọ̀tí wọ́n ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èyí ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ ẹyin náà ó tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹtì ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.